0: tẹnu jẹlẹ.
1: Rọjọ́ ń tún kánwé àfọ́tọ́nukún ló pọ̀ táwọn pè àtọ́gọ́jì.
2: 96.5 MHz.
1: Rọ̀kọ́dọ́nù wẹ̀kẹ́tẹ̀ fraternité tán. Mina dọ̀gbà bí bọ́ńbọ́n mi tán lẹ dápá. Bọ̀ nú àmẹ́wẹ̀ mi